0: ji daɗin abincin Onga don babban dandano da kamshi.
1: Ọ̀rẹ́ wa, kí ló dé tó rojú gbogbo báyìí?
2: Wo ọ̀rẹ́, ó sú mi oje. Ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni. Ó ní gbogbo abọ́ ọ̀dá náà wà ní ń jò. Gáàsì ní ń da wa.

0: fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀
1: irọ́ ni o
0: òótọ́ tọ́ hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí cd kíá ni mo ti rà wọ́n kódà iphone tó wò lọ́wọ́ mi yìí lè sanwó rẹ̀ tán.
1: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
0: Ìwọ ló béèrè tètè download CD Care lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jayé CD Care ní wẹ̀lẹ̀mù.
2: Ọ́fíìsì CD Care wà ní Block 2, Civic Center Ultra Modern Market, Civic Center, Kano. Ẹ lè pè wọ́n sórí 070-7484-3345. 070